0: Èmi ọmọ yín lọ ya afẹ́fẹ́ ni o, Kẹ́hìndé Akíntóye lorúkọ mi, mo ń pè láti Agbára. A kú program àná sáà, a máa pọ̀ sí ni o, a ní pẹ̀jì. A ní a máa rí owó ìfà, mo rí owó lẹ́mi o. A bá yẹ parí 77 lánà yẹn ní ìrọ̀lẹ́. Ọ̀rẹ́ mi ní UK send mi ní 60,000. The beginning of this month náà, one of my brother láti UK, ó send mi ní 50,000. Ó ní kí n fi support owó school ọmọ mi, àbábá mi pé ń dájú o. In fact, mo rí sista ìbóyè ń pọra mọ́lẹ̀ lánà pẹ̀lú 20,000 tó rí à láti gbà. Mo ṣe ní kí n give ẹ̀rí mi o. Ẹ̀rí mi ṣẹ̀ máa pọ̀ sí, kò ní pẹ̀jì. A ní wá yín tì bàbá mi, mọ́nà 90s. Ẹ bá mi kí máma, ẹ̀rí mi nìyẹn, ẹ bá mi gbé ẹ̀rí mi o. Torí ẹ ti ní ẹni tó bá sọ ọ̀pọ̀ tó lọ́hún ń ṣe fún. Kò ní èlé tó gbà, kò ní bàjẹ́ bọ̀, kò ní rí mi gbà mọ́. Ẹ̀rí mi nìyẹn o, bàbá mi, ẹ ṣe o. Ọmọ rí yín pọ̀ o.
1: Nice! Ẹ jẹ́ kí n wá pé gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run dìde ńlẹ̀, àtàkọ́ bí ọmọ o, àtàbí gbẹ̀yìn o, àti ìwọ tó kọ́kọ́ ṣe dáadáa nínú ìdílé o, àti gbogbo ẹ̀yin àròlé, ẹ wá náwó bàbá. Gbàfẹ́ mi náà lóṣù yìí, mo fẹ́ sọ ẹ̀rí. Ìjọ jẹ́ mọ̀ pé nínú Kristi, ibẹ̀ nìkan ni ẹ̀rí pin sí. Òun ló jẹ́ wọn mọ̀ pé orúkọ rẹ̀ ní ìyanu nínú ìwé Àìsáyà. So kò sẹ́nìkan tó bá bá wa gbàdúrà yìí. Ó ní ké pè mí, Jeremiah 33:3, èmi ó sì gbọ́, èmi ó fòun ńlá àti alágbára tí wọ́n mọ̀, màá fi hàn ọ́, nawọ́ èèyàn méjèèjì. Bàbá mi, nítorí ikú àtàjíǹde rẹ̀, fàyè gba ẹ̀rí inú ayé tèmi náà, mo fẹ́ sọ testimony mi, gbé testimony mi jáde lórúkọ bàbá tọmọ àti ti ẹ̀mí mímọ́. Wá kígbe bàbá, ẹ̀yin àkọ́bí ló lélẹ̀, àkọ́bí ni mí. Olúwa ló ní ká pa láṣẹ mẹ́ta, ló ní káwọn àkọ́bí ó àpíà kí wọ́n yọ sóun nílé òun, kí wọ́n yọ ojú sóun, torí òun ló ní àkọ́bí. Àkọ́bí ni mí, ogo ilé bàbá mi gbé kọ́ mi lọ́rùn. Àìsáyà 22:24, ó ní gbogbo ogo ilé bàbá rẹ̀ láwọ́ sì fi kọ́ lọ́rùn. Olúwa, àkọ́bí ni mí, ogo ilé bàbá mi, Ọlọ́run fi kọ́ mi lọ́rùn. Ẹ jẹ́ mọ́ lọ sí Osòdì. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní Osòdì, Jalisco Field tó ń bẹ ní Osòdì, ní Mọ́fọ̀lúkù ni màá ti pàdé. Ibẹ̀ lẹ́ ti pàdé Jésù nú ayé mi. Àwọn àkọ́bí ibẹ̀ màá tún gbàdúrà. Gbogbo ẹni tó bá wà ńbẹ̀ gẹ́gẹ́ bí ohun Ọlọ́run tí ò tí ní anointing oil, because anointing oil gangan ni ó wà fún testimony lóṣù yìí. So màá fi lé yín lọ́wọ́, màá sì sọ bẹ́ẹ̀ ṣe máa lò ó. Ó bá ń gbọ́ testimony nìkan òjọ̀kan bó ṣe ń lọ nìyẹn. Ẹ jẹ́ kí n mẹ́nu kú ńbẹ̀ yẹn. Tó bá wá di ọ̀la, ìsìn méjì náà láṣẹ ní Wema ní agbára Ọlọ́run. Gbogbo àwọn ọ̀dọ́ láti 13-30 àtàwọn àkọ́bí tó ń bẹ̀ ńbẹ̀, àtàwọn tí ó join, àwọn tí ó join, gbogbo ohun tí mo fún wọn ní Jesus City, ẹ̀mi Olúwa ní at least nínú ìsìn méjèèjì, àwọn 225 fi nǹkan kan lé wọn lọ́wọ́ gẹ́gẹ́ bí ohun Ọlọ́run. Gbogbo èèyàn náà ló ti ní lọ́wọ́ tẹ́lẹ̀. Lágbára ẹni tó ní ayé àtọ̀run, ìsìn tí wọ́n bẹ̀rẹ̀ àwọn 13-30 ní aago méje sí aago mẹ́sàn-án ọkọjá ìṣẹ́jú 15. Ìsìn ẹlẹ́ẹ̀kejì wọ́n bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án, ọ́ọ̀lù wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ìgbà tí ó bá fi di 12, ìyẹn náà ti wá lé. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tẹ̀lé mi lọ fún ìrìbọ mi, mo sọ ní ọjọ́ Sunday, àátùn pàdé, a ti ṣèrìbọ mi lọ́sẹ̀ tó kọjá yìí. Ẹ jẹ́ mọ̀ lọ. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tó ní ìdámẹ́wàá, gbogbo àkọ́bí ọmọ lolúwa sọ fún mi. Ẹ gbọ́ o, ó ní àkọ́bí ọmọ ẹrú ẹbọ 1200. Ìkọ̀ọ̀kan dúró fún 1100 lóṣù kọ̀ọ̀kan. Ẹ̀yin tẹ́ bá wá jẹ́ àkọ́bí tó ti láǹkì ru 12,000 gẹ́gẹ́ bí ẹbọ, kí wọ́n da owó rẹ̀ pọ̀ mọ́ iṣẹ́ Ọlọ́run. Gbogbo àkọ́bí ẹrú ẹbọ 1,200. Mọ̀mọ́ rú ẹbọ 1,200 fọ́mọ rẹ. Olúwa, mọ̀jẹ̀ ó ṣerú àbúrò rẹ. Ìyẹn tó máa sọ̀rọ̀ síwájú àti síwájú. Tó o bá ní lónìí ṣe, bó o bá sì ní lónìí ṣe lọ́la, kò bá nǹkan kan jẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ní ìdá mẹ́wàá fi lélẹ̀ níwájú Olúwa. Account number church rẹ̀, 90.